Sẹ́, adé ti ẹ̀nà bá yín máa nù. Yọ níwùú Yesu sọ orí bá nù. Ọdún ní kẹsí ẹtì ẹ̀ mú sẹ́. Èèyàn mi gbọ́ mọ ìrẹ́ sí bọ̀ ní kò ní ní. Èèyàn mi gbọ́ mọ ìrẹ́ sí bọ̀ ní kò ní ní. Èèyàn mi gbọ́ mọ. Sing along with me, sing along. Oh, Father. Oh, Grandma. I thank you.